tẹ́bọ̀ ọ̀rọ̀ ni wọ́n fọdọ̀ lọ́dọ̀ o, ọlọ́rọ̀ ni wọ́n bọ̀dọ̀ lọ́hùn pẹ̀tù ní pọ́pọ́ oyè mẹ́tu. Ìdúrà ni bàbá yín ọmọ mú kó yín, ìbẹ̀rẹ̀ lẹ́mu kó àdó. Ìyá ò dá bàbá yín lágbálẹ̀ mú rí ọmọ pín tí àjà. Rírọ́ gẹ̀gẹ̀ tẹ́ ẹ rí ni wọ́n kúkú mú wọn. Ẹ̀yọ́ ọmọ adé orí òpin.